0: Ekaaro, ekaasan, ekaale lati gbogbo bi te tin gbo wa lori Yoruba Language Program on 4EB Radio. Awon lotu te gbadun jujuju, olotu ola.
1: Ekaaro, ekaasan o, ni gbogbo bi te tin gbo wa, salafia le wa o.
0: Alafia ni, alafia ni, olotu sei.
2: Hello, a car, a castle, a calem beating boa, a cabos or reto.
0: A to low to cosh.
2: Hello,
0: a quelle. Vow then, good question, law.
2: When Milikium, until Faji
1: go and jump.
2: A badu, and jump,
1: or jump,
2: more like him, and jump.
0: A duquello, low, quay, a me tutu, tea, lossy Middle East.
2: I got in silly, dear.
0: Sheni jo Monday ah ti mo tori orisirisi la nka gbogbo e rumor ni lele rumor ni nibe
2: ta
0: lo mo
2: ko lo ma fi se so
0: so dupe lo Olorun pe awon eyan o para won mo iyen lo se pataki ju won pa awon omode mo
2: iyen ni koko
0: tori iyen gangan ni koko
2: emi ti o ba lo
0: ki la ni fa awon eyan wa le ni
2: ah orisirisi la ni awon rin ni orisirisi Miliki kama se faji
1: faji miliki
0: ata won yan ton ko orisirisi letter si wa ton fe ka soro na won
2: o to ni
0: lori ora won kan to se pataki
2: nkan ton kan won lo mi nu ni
0: abi o
2: a ton fe ka dasi aji o
1: da soro e
2: e ba wa dasi eyin te wa
1: nlo foju agba ke fi wo omode la wa o
2: omode ni wa o
0: e ba ye ka so re ju to rubri koko letter si wa pe ki lo de to je pe ti awon okunrin ton wa lati Nigeria kaka be awon Yoruba ton ma ti fe oyinbo igba la be si fo abo ibi ton tin fo abo won ma se TikTok content and igba yen ko ni soro pe awon ni head of house mo
2: je pe won ni ma le ri pa awon lolori le
0: ni ma le ri pe awon lolori le o to ba yen pe o yawo dudu obi obo Yoruba lo fe gba le ba wa bo emi ni head of house
1: show me pe head of house ma n so nu te yan ba ti fe oyibo
0: ni e o na lo ni ka soro pe mi o mo
2: oro yen lagbara
0: o tori mi o fe oyibo ri tori o
2: Fẹ́yìn bo but nkan to ma se n pe a wo apẹrẹ awọn tari ni sakani wa na ni a wo gbogbo bo se se
1: ebi ba so wi pe ki se pe tori pe ni yen fe oyibo lo fi se content o nitori
0: o fi process from any displacement from head of house
1: I rest for the case
0: ere mo se we jo
1: I guess. Oh my goodness.
2: You are very interesting. She wants to tell you kini awon nkan to je pe ti awon eyan ba fe eni ti o wa lati ibi ta ton ti jo wa. Kini awon nkan ta awon eyan ma lati sun abi paro ninu awon iwa won ko le je ki igbeyawo yen abi relationship yen ko to
0: emi ani pe oro to e ka kokko bere ni pe kilo de ton lati paro awon nkan na to je pe won ni paro awon nkan yen tori pe to igba to je pe ton ma feyan to wa lati lu won toro o nse patagba ni wa ma reti okunrin gende dudu to change napi
1: se won ni ko ma se ko le change napi to ba fe yawo ti to ba fe dudu yawo ti ti
0: nkan ti obirin yin so ni pe won se be o
1: eh
2: abi to ba nse won ni ma fi se content Okay. Tọ́ba ṣe wọ̀n ni máa fi ṣe content.
0: Oh, ìwà fi ṣe content.
2: Púpọ̀ ni gbogbo àwọn ọkùnrin tẹ̀mí mọ̀ tán jẹ́ Yorùbá. Lọ ran àwọn ìyàwó wọn àti girlfriend wọn lọ́wọ́. Àti àfẹ́sọ́nà. Wọ́n máa ràn wọ́n lọ́wọ́, wọ́n jọ ń ṣe ni. Ṣùgbọ́n wọn lọ máa rekọ́ọ̀dì ara wọn kọ́ gbé sí content lórí TikTok.
0: Ṣé bó tọ́ máa fóyìnbó, ó tún máa ń ní levels ó máa ń yàtọ̀. Nǹkan tẹ̀mí rí nìyẹn ṣá.
1: Level. Ṣé wọ́n step up ni àbí wọ́n step down?
0: Wọ́n láti step up ni.
2: Níwẹ̀ ṣé step up ni ṣá àbí step down?
0: Ṣé ẹ ti rí kí obìnrin tó wá láti ìlú wa kan wà ní party kí ọmọ yàgbẹ́ sára? Ó dẹ̀ wà ní Kọ́lá wá change na pí ọmọ yóò yàgbẹ́ sára kó dẹ̀ máa bá ọ̀rẹ́ ẹ̀ sọ̀rọ̀ lọ.
2: Kọ́lá ò ní ṣe. Kì í jẹ́ irú party yẹn tó bá yẹ pé Kọ́lá ti ẹ̀ ń ṣe.
0: Wọ́n lọ lé. Wọ́n lọ lé mi déédé ni.
2: Tó bá ti ẹ̀ pé Kọ́lá ṣe lé kì í ṣe pé kó bá ṣe bẹ́ẹ̀ ń tanà ní party.
0: Ẹ̀rọ ìbò tó máa sọ̀nà tákùn ni Kọ́lá Lamide has just
2: needs a change.
0: Okay, what were we saying there? And then he called out, oh, yes, sweetheart.
2: What, then he's not let's get
0: it.
2: She cultural difference, la fe pe yen ni. Abi.
0: Emi o si nbe o, emi kan so awon ko temi si mi o mo se mo ke se
2: mo. Not necessarily be Oyinbo na. Tori o tun ma sele na ngba mi to ba pe of the cultures. Not necessarily Oyinbo. Ṣù kò wọ́pọ̀ ní other cultures but tó bá fẹ́ òyìnbó ló máa wọ́pọ̀ jù. A máa rí àwọn oríṣiríṣi ọ̀nà táwọn èèyàn máa ń yí ìwà padà tó bá yẹ pé wọ́n fẹ́ àwọn tó wá láti ibi tí kò ń ṣe ibìkan náà.
1: Ṣùgbọ́n nǹkan tẹ́ ẹ sọ yẹn ṣe àwọn kó tún ní bó ṣe sọ. Bó ṣe sọ pé oh please bó ṣe ra sọ ó sọ sweetly.
0: Ṣé èwo ni wọn ló sọ sweetly? Ṣé ọmọ ìlú tiwa àbí ọmọ ìlú òyìnbó?
1: Ọmọ ìlú òyìnbó ló sọ sweetly.
0: Ọmọ ìlú wa ló sọ sweetly. Òun náà kàn ra sọ ni pé but ọ̀ká wa ṣe ń gbọ́ ni torí ọjọ́ ọmọ ìlú wa ó ń gbọ́ pé ó ń sọ̀rọ̀ harshly ni ó ń gbọ́ bí pé ó ń fún un ní
1: èsì
0: àti instruction kó ṣe gbọ́ ni kì í ṣe pé àwọn ọmọ wa náà kàn ra sọ fún mi pé mo ń bá wọn rìn ṣé wàá bá mi pààrọ̀ napi Olamide akànpá kí ló ṣọwọ́ tiẹ̀.
1: Kò tí ẹ ní ìdá ti sọ akànra lọ bá pé the babe just needs to be changed darling you know.
2: Àfọ̀ọ́ra lórí nǹkan tẹ̀ mú jáde nù kínní ni pé ọgbọ́n lèèyàn fi ń ṣe nǹkan.
1: Ọgbọ́n ni.
2: Àti pé pẹ̀lẹ́ lákọ̀ ó lábò.
0: Pẹ̀lẹ́ lákọ̀ ó lábò. But ó níbi tí yàn ń ṣèranù sí ni.
2: Societal expectation.
0: Yes, ìyẹn náà tún wà bẹ́ẹ̀ ó níbi tí yàn ń ṣèranù sí. Táwọn èèyàn bá ti fẹ́ àwọn èèyàn tó wá láti ìlú míì àti ìlú Overs, wọ́n máa ń pick up game wọn. Òun ni díẹ̀ yẹn sọ, ìranù ti stop. Ṣé tó bá gbé ẹni ṣe àkànjókò agbẹ́sẹ̀ sórí tébù. A máa wo Kate àbí Lisa aso fun Lisa pé òun dúró de àmàlà òun. Lisa kọ pé kò tẹ́ ẹ lè try ẹ ni but tó bá jẹ́ pé ó fẹ́
2: Kẹ́mi
0: àbí Tọ́lá Gbẹ̀lájò Bùlálò òun wá Asna òun dúró de àmàlà àti ẹ̀fọ́.
2: Àbí gba ẹ̀ náà máa fún ní rice ta ní àmàlà ló ń fẹ́ dé.
0: Ọ̀há ni òun fẹ́ pé ọ̀bùbá ló sọ bẹ́ẹ̀ yìí. Àti last week
2: ni ìjọ ṣọ́ṣì ń ṣe yẹn ṣá ní 2026 ẹni tó bá ń ṣe yẹn wò ó.
1: Àwọn kan ṣì ń ṣe o.
0: Wọ́n fẹ́ fresh
2: pé ọjọ́ bẹ àná.
0: Bọ́lá ti rí ìyàwó yẹn ó jábọ́ láti ẹ̀fún.
1: Àwọn kan ṣì ń ṣe tẹ́ pé tí ok for instance tẹ́ pé ìyàwó gan kò láìkọ́ bẹ àná kọ́.
0: Ìyẹn yàtọ̀ tí a ò bá láìkọ̀ bẹ̀ àná òun náà láìkọ̀ bẹ̀ àná
1: àti ṣe something new every time
0: náà ṣe bí ẹ̀ 2-4 nìyẹn ìyẹn gbogbo yẹn ti dá nìyẹn.
2: Inú inefficiency wo ni ẹ ṣá?
1: Ẹlòmíì ó ti prepare gbogbo nǹkan tó fẹ́ lò síbẹ̀ a kàn gbé síta náà ló dẹ̀ máa yípo ó ti tọ̀ náà so kì í ṣe pé ẹ̀ṣẹ̀ máa lọ ata àbí ẹ̀ṣẹ̀ ń ná ọ̀nà ó ti ní gbogbo yẹn síbẹ̀. o kan le ma wa se obe ko po ba se ma nse nile o kan le se kekere kan bo to wa ti fe lo a kan
2: Awasi.
1: That one, Awasi.
2: Okay.
0: So I'm one of them.
1: What is it? What is it?
0: The level come.
1: David come. Come on, Wada. Erano to see. No, to see. Come on, Dagu we papo.
2: Anya onche kini.
0: So Oda bepen. So kwe a one koni waton fair wimbo. Same energy. Any come a fi treat a one bring it no. Vice versa anko.
1: Eh, ina so eti so koko. Ina so kwe a one to fair. Oyinbo come a se yen na fun o ya ko iyawo kan sosu na fe mi o mo bi won se ma ma tun se fun
0: nkan
1: ta ni so ni wi pe boya awon okunrin wa ka na ma wo awuko se
2: but awon okunrin la so awon obirin ko
0: awon obirin ko awon obirin to ma fe to to de ni awon obirin to ma fe oyinbo na se kan se ma gbe won ni aruge ni na kan se ma gbe awon okunrin ti wa tori tawon oyinbo aba tawon to ma ti fe oyinbo awon na ma nse ise legan awon obirin wa ma nse legan no ma nse legan
1: ko se ni ti o le sise le
0: ko de soro oro 50-50 ni gbogbo bill ki nse to je pe okunrin asaka kiri lata ro dale atugbo wale etun ni pe ko ma fo abo ko tun ma gba yard ko ma se gbogbo e
2: awon mejeji
0: na gbo wale awon mejeji
2: na gbo wale awon mejeji na sise ke
1: se ba awon mejeji na sise
2: awon mejeji na sise
1: enikan jade o lo muwo wale enikan wa nle o ntoju ile o ntoju omo o ntoju ayika
2: e ni sure laye ta wa single awon mejeji na jade ton lo nsise ki nse pe enikan lo njoko nle mo awon ton njoko nle gan won sin won won po mo gbogbo awon mejeji na jo won fa gburu
1: even awon gan to joko sile ki se ko won joko sile lasin ki se ko won sun
2: aise le ni
1: ise ile
2: ise ile ti ki
0: to awon obirin wa to fe awon oyo oyinbo se pe gbogbo e o wa smooth sailing o da
2: laye
1: ah no we are not living in a perfect world
2: pupo nu won ma nja danta ma danle
0: e laye wa iye ma da ke mo pute da mi soro mo mo ti pa mic mi se gbo mi ja
2: awon yen no pe yan danta ma danle awon yan pa to ri be o to ye pe gbogbo elomi gan ma o pe ba awon yan se soro npa en to nfe se nikan na ni sa se mo se pe ti gbogbo awon yan ba wa ma fun won ni nkan won ma toju won sugbon to ma dele ikanra to ma kanra mo gbogbo awon to ma le won ko ni part 2 won de lawun sile won lawun won fa awon to ba nle ni nkokon ṣùgbọ́n tara taba de bayi awon ma gbọn ni so awon ena pe ni adanta ma danle
0: e ma ko textbook lori oro yi
2: tori textbook
1: ṣe iru eniyan beyin ṣe o nṣe funra e ni abo o nṣe nkan ti o da sira because teyan ba niyawo pẹlu omo tejo wa ni tejo nṣe if you are not kind to them they come ara ta le you kind see iyan
2: o lagbara
1: o lagbara
2: sugbon wa o on sele o on de wa quite rampant awon ma se o
1: afi to wa pe bi won se nse ni bit nigba te bon se mo se dagba
2: nkan ton na gboju
1: bi a to gboju mo ni because me o mo nkan to ma je ki eyan ma se ru nkan be o le se okunrin o de le se obirin
2: be ba bu be ni eni ko si kokon nu won to le ni wa yen
1: sugbon be se so lotu kosh pe ka won okunrin ati obirin ati en to fe dudu ati en to fe funfun ati en to fe ati en to fe pupa
2: fe dudu
1: je ka ma toju ara wa
2: be ni
1: ka ma
2: gbe
1: ara wa ka ma respect ara wa ka ma fi yawo wa toko wa tayin ta
2: be ni ati ni suru
0: Jogodo Whiskey Asake.

lónìí a máa kọ́ nípa bí wọ́n ṣe máa ń ṣe ṣẹ̀kẹ̀rẹ̀. Ṣẹ̀kẹ̀rẹ̀ jẹ́ ohun èlò orin ní ilẹ̀ Yorùbá tí ó wọ́pọ̀ ní àríyá, ilé ìjọsìn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Èso igbá ni wọ́n máa fi ń ṣe ṣẹ̀kẹ̀rẹ̀. Ó lè tóbi, ó lè kéré. Tí wọ́n bá fẹ́ ṣe ṣẹ̀kẹ̀rẹ̀, wọ́n á já èso igbá. Wọ́n á fi ọ̀bẹ họ inú igbá yìí kí ó lè máa dún dáadáa. Wọ́n á jẹ́ kí igbá yìí, wọ́n á jẹ́ kí ó gbẹ. Wọ́n á sì ṣe ọ̀nà sí lára tí wọ́n bá fẹ́, pẹ̀lú ọ̀bẹ tàbí abẹ. Ìyẹn ni wípé wọ́n ń fín igbá. Wọ́n á wá hun ìlẹ̀kẹ̀ pẹ̀lú òwú, òwú sí lára. Ní ayé àtijọ́, wọ́n ní àwọn èso tí wọ́n máa fi ń ṣe ṣẹ̀kẹ̀rẹ̀. Wọ́n á jẹ́ kí èso yìí kí ó gbẹná, kí wọ́n tó lu ihò sí àárín ẹ̀, tí wọ́n wá fi hun òwú sí lára. Wọ́n lè ṣe oríṣiríṣi ṣẹ̀kẹ̀rẹ̀. Wọ́n lè lo ìlẹ̀kẹ̀ oríṣi méjì àbí oríṣi mẹ́ta. Wọ́n lè ṣe oríṣiríṣi àwọ̀ bí àwọ̀ ewé, àwọ̀ dúdú, àwọ̀ pupa. Irú ìlẹ̀kẹ̀ tí wọ́n máa ń lò fún ṣẹ̀kẹ̀rẹ̀, òun náà ó lè tóbi, ó dẹ̀ tún lè kéré. Àwọn ìlẹ̀kẹ̀ tí ó bá kéré, wọ́n lè má dún dáadáa bí àwọn ìlẹ̀kẹ̀ tí ó bá tóbi. Ṣùgbọ́n ó kéré o, àbí ó tóbi o, kí ṣẹ̀kẹ̀rẹ̀ kí ó máa dún ni, kí ó dẹ̀ lè máa dún, kí àwọn èèyàn lè máa fi ṣe àríyá. Ẹ jọ̀wọ́, ṣé ẹ lè bá mi lu ìṣẹ̀kẹ̀rẹ̀ díẹ̀ níbẹ̀ yẹn?